0: Inyefe akwụkwọ nkwupụta banyere iwu ndị uwe ojii steeti. Ugbu a, ka anyị leba anya n'akụkọ ndị a n'uju. Eliwo Archbishop Augustine Obiora Agubeze, onye mbụbụ Metropolitan Archbishop nke Benin City, memere Maso Liliya na St. Paul's Catholic Church, Airport Road, Benin City. Archbishop Ignatius Kaigama gbara ndị mmadụ ume ka ha were okwukwe na olileanya nke mbilite n'ọnwụ zite ọnwụ ya. E mechara lie ya na Holy Cross Cathedral, Mission Road, Benin City. Ndị Catholic na ndị ụka niile chetara ya dịka onye dị umeala n'obi, onye na-enye aka ma nwee nnukwu mmetụta n'ọrụ chọọchị. N'akụkọ nke abụọ, Gọvanọ Edo Steeti, Sinetọ, ma buwara ndị kọmishọna atọ ọzọ n'ọrụ ọhụrụ iji kwalite arụmarụ n'ọrụ gọọmentị. Irabekai Kayode Jeffrey ga-elekọta Ministry of Mining, ebe Martin Anayochukwu Ole ga-elekọta Ministry of Inter-Ethnic Relations nke e hiwere ọhụrụ. N'ikpeazụ, Presidential Working Group agbatịala oge maka inyefe echiche na akwụkwọ nkwupụta gbasara National Policy Bill ruo Friday 21 ọgọstụ n'ime ọnwa a n'elekere 5 nke mgbede. Ebumnuche iwu ahụ bụ ime ka usoro ndị uwe ojii na Naịjirịa sie ike, kwalite nchekwa ọrụ ọma, ịza ajụjụ na ichekwa ikike ụmụ amaala. Tupu mpịachie akụkọ nke a, mgbanụ ka anyị laghachienụ n'ọkpụrụkpụ okwu ndị a wọrọ anyị isi akụkọ. Archbishop Augustine Akubeze eliwo ya n'obodo Benin mgbe e mere Maso liri ya. Okpeholo zipụrụ ndị kọmishọna ọhụrụ abụọ bugharịa ndị ọzọ atọ. Presidensi gbatịrị oge maka inyefe akwụkwọ nkwupụta banyere iwu ndị uwe ojii steeti. Ọ bụ ebe a ka akụkọ anyị kwa ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nnukwu ukwuu maka oge unu. Aha m bụ Nwaada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Abọsi Rurihuri Wakati ni ileṣẹ rédíò Eastern Binoculars Urumi. Ẹ kọ́kọ́ gbọ́ àwọn àkòrí ìròyìn. Archbishop Augustine Akubeze sinmi sí ilé ní Benin City. Ọ̀pẹ́ Bolo rán àwọn kọmíṣánná tuntun méjì sí iṣẹ́. Ìjọba fa àkókò fún ìfiránṣẹ́ àbá lórí ọlọ́pàá ìpínlẹ̀. Orúkọ mi ni Olúwadámiláre, ẹgbẹ́ ìròyìn náà ní kíkún. Wọ́n sin òkú Archbishop Augustine Obiora Akubeze lẹ́yìn ìsìn ìsìnkú tó wáyé ní St. Paul's Catholic Church, Benin City. Archbishop Kaigama rọ àwọn Kristẹni láti fi ìgbàgbọ́ àti ìrètí nínú àjínde àwọn òkú dojúkọ ikú. Ó sì ṣàpèjúwe Archbishop Akubeze gẹ́gẹ́ bí olórí ṣọ́ọ̀ṣì tó fi ipa rere sílẹ̀. Gómìnà Edo Sẹ́nitọ́ Móde Ọ̀pẹ́òlò ti rán kọmíṣánná tuntun méjì sí àwọn ẹ̀ka iṣẹ́ wọn. Ó sì yin àwọn kọmíṣánná mẹ́ta mìíràn padà. Ìgbésẹ̀ náà jẹ́ láti mú ìṣàkóso iṣẹ́ ìjọba àti ìpèsè iṣẹ́ fún àwọn aráàlú sunwọ̀n sí. Ẹgbẹ́ iṣẹ́ ààrẹ lórí òfin ọlọ́pàá orílẹ̀-èdè ti fa àkókò ìfiránṣẹ́ àbá àti ìwé ẹ̀rọ sí ọjọ́ Ẹtì, ọjọ́ 21 oṣù kẹjọ 2026.